Ọlọ́run fi àpagbè sí Prien Emmanuel ẹyẹ ọ̀làmẹ́nánà kanjí sọ àtọ̀ ẹyẹ yìí ló àjẹgúnlẹ̀ ló họ́gbónú àpasọ́nù ò Paul àjàhọ́sì Christine ò ṣòfẹ́ ọ̀kúnkúntọ̀ ẹyẹ yìí ló paraku àpẹnukàn ò Christopher ẹyẹ kó wà sọ̀rọ̀ wà sọ̀rọ̀ ìyọ̀rọ̀ FSP ló àládà àpò Damien eyẹ ọ ìdọ kpọnọzọ atọ eyẹ yìí ló paraku àpò òkọdókọ òdóyọnvi eyẹ ọ òyẹmẹtọ yìí tọ eyín ló nìkì àpò Matthew eyẹ ló mọlánville àpò Pascal àkọẹsọ atọ eyín ló paraku àpò fli òhuntan roger eyẹ ọ disu àpò mẹtọ àpò vi ò florentin dozo atọ eyẹ yìí ló paraku àpòvọ ò romain eyẹ desu àsọrọ àsọ xoxoxo ìlọrọ súná kọpù dá iye ló paraku dán alaba abi bata eyẹ ló jugu alabi titu marufu eyẹ ló kutọnufi alalupe orasidi amusan eyẹ ọ mekanisiyen eyẹ yìí ló paraku fi alamusan toto zɔwatɔ eyɛ yìí ló paraku alapini leopold oyɛ ló xɔgbonu alapini norbert eyɛ o tɛkinisiyen eyɛ yìí ló savalu alasana o mohamed edesu lɔmɔ demɛ ló paraku eyɛ de alasana mumuni adzɔwatɔ eyɛ yìí ló niki alasana salifu eyɛ kunkuntɔ eyɛ yìí ló paraku alavɔ gabriel alavɔ magrua omɛ alavɔ michel o alaye arsène eyɛ ló kutɔnufi alfa o bukari o mama sani eyɛ akɔɛzɔ atɔ eyin ló jugu alfa o ganwura adamu adzɔ atɔ eyin ló paraku alfa isifu arisu eyɛ disu kutɔnufi alfa o kapipo frederic alfa yana o mama awali eyɛ disu agbakun itomatɔ eyin ló jugu alhonsu amina eme yin jibril sin fijiji paraku ede alagro leona alasana obawa eyɛ disu ojugu tɔn ede o moɖokpo alavɔ o flavien nukplɔmɛtɔ eyin ló wɛsɛ alu isaka ajuste eyɛ yin edɔ almaziri ibrahima ohunkuntɔ eyɛ yin ló paraku alɔ wanu victoire ohwegbezo atɔ eyɛ yin ló paraku ali yaru isa yara suna lamɛnanu kɛyizo atɔ eyɛ sulɔ yin ló jugu amadi josu jean eyɛ ló jugu amadi noel eyɛ ló bɛnbɛrɛkɛ amadi prosper o amadu isifu eyɛ agbanku itomatɔ eyɛ yin ló jugu amadu yari jibril o kalintɔ eyɛ yin amahohwe toma kɔku akɔɛzɔ atɔ eyɛ yin ló paraku amagbeyin leona ametepe felix alfred amidu musa amorin okofi robert amuro raphael amosu jean pelagi amosu tɔgbe siriaka jɔ atɔ eyin ló kutɔnufi amosu ga henry nukplɔmɛtɔ eyin ló kutɔnufi amosu wi deni si nukplɔmɛtɔ eyin ló kilekwe anago desire nukplɔmɛtɔ eyin ló su eyin ló paraku anani paul nukplɔmɛtɔ eyin ló akpɔmɛ aniabosu rosine benoit leoni nukplɔmɛtɔ eyin ló su eyin ló akpɔmɛ araye israel eyin ló kpɔnɔzɔ atɔ eyin ló yin da yi lójúgù àrímà dojẹ kóbá òtúsẹ eyẹ àjọ àtọ eyin ló kọfẹ àrúnà isifu òwédésù àsọrọ àsọkú ìyọdọ obi pẹdé lójúgù asa germain asana zibo omama sani asọgba abalo pierre asọgba sika catherine asọgba kọmla o asɔgba faustin eyɛ de sulɔ ko àwanzɔ ló paraku dayi asɔgba maurice eyɛ aladayede asɔgba pierre
eye grizo ato yin lo para kwa sogba rene o dakpa to e eye yin lo para